0: Ay, mẹ́gbẹ́ yẹ́gbẹ́ ló ń súnmọ̀. Àwọn ará bọ̀ ló ń gbé hàn sáà fún mi ní bọ́lẹ̀ nínú sáà bí.
1: Iná sọ̀rọ̀.
2: Ọ̀rọ̀ màjì. Gara bí a ṣara yẹ̀ wọlé, kò sì ní.
0: Máyà.
3: Rúnjẹ yóò lọ́wọ́ máa ṣáìlá ń àjọ orí ẹ̀ńdọ́ kì náà jí òrùbíṣí ní ẹ̀ńdọ́ yà máa nà.
2: Ní ìbúra àrùn mi kúrò láà ní kì nyà ńkúrò ọ̀bẹ ń dọ̀ngí ṣọ.
4: Yodori, Olashe Lengiren, Simil Olisendero, So Nguan Engagenya, Omeda Jo Sai Siet Endama.
5: Ewangan Olo Show.
6: Ewangan Olo Show.
7: Osinkolio Lesa. Teatro Mayen FM.